Eyewa, kẹ̀kẹ́, yakaoken, sọ pé pépé, ewa, àyìtọ́, pọ̀tọ́ sọ ìgòrò rẹ̀ ńgbàlẹ̀ ọ̀hún rò. Ìdọ̀kúnnú ìgànjẹ́ àti àlọ́ ń pòǹpónà ọ̀yà, àgbòdìrán fọ mítọ̀ fífi, nígbà tó pọ̀tọ́ sọ ìgòrò, gbèrégbèbé yẹn wọ́n, pọ̀tọ́ ń lè sọ ìgòrò rẹ̀ ò, àgbòdìrán fọ mítọ́nẹ̀, àgbòdìrán fọ ewa pẹ́pẹ́pẹ́, Egedo wọn mẹ́ẹ̀lú kankalẹ̀ lóje ni kò kan jí kótó àgọ́ jígó bẹ́ẹ̀ kótó kékékékéké ló àmẹ́ ṣùgbọ́n sọ́nà bẹ́ẹ̀ èpè sọ́sọ́ àló mẹ́ẹ̀lú pẹ̀tàánú kótó wọn àlọ́ sọ́nà bẹ́ẹ̀ vòdúbẹ́nu ó vòdúbẹ́nu yóò lé vòdúbẹ́nu yóò lé mi àbí kọ́nu yẹ wọ́n ti àlè mìíràn pọ̀ mi àbí víó. Ọ nínú yàgbé nínú ọlá tí gbé èèyàn lé mẹ wọn tọ yín àyíté gbàlejò àyíté arí wọn pọ bí òbu mọ ń tọ àpọ àgogo àgogo pò mẹ o àgogo fàmí yòó ọlápàá ọdún wa kótó o èmẹ yé wàá tí ọlá sì lè mìgbà náà mìíràn bẹ kọnu té kọnu ó né wó abẹrẹbẹ o. Àmì sí àmì tí wọ́n yòó ẹgbẹ́ ìjọba fúnra ẹ̀sẹ̀ gbé ìyọ àhómẹ̀ lèvi ó ń tẹ́tò gẹ̀ gbé yẹn lò lèvi ó máa ń tẹ́tò fún gbé yẹn lò ó tó gẹ̀ gbé bí dẹ́ lásán fúnra ẹ̀sẹ̀ gbé chákẹ̀ àwọn ọ̀nà kó tọ́ ẹlẹ́mìí mìíràn chámi ó chámi kó tọ́ o mìíràn gbàgbà mìíràn tó mìíràn dé bẹ́ẹ̀ gbé ẹlẹ́mìí ògbélé tó mi adébégbè ayélanà èdèfíà kò nẹdọlè ènúyàpọ̀ àwò ẹlágbàwẹ̀ píámtọ́ àlọ́mà mami tàmí lè yọmi lò.

0: dɔ tɛntɔ kpatɔn 104.3 FM sin gbese mi te hɔntɔn toro mi tɔ lɛ. Wéyɔ mɛ bi bɛ lɔri epo sɔ e. Iya susu kati bɔ ye na vide eji lɔlɛ ye na ye gbidi gbidi. Ye gbɛ ye bo sɔ gbɛ vi lɔlɛ. Bo dɔ ye ma se tonu ka vi dɔ ye ma nyɔ. Baba de ba yi mɔ. Flin dɔ mɔ yin kɔ to ye to fi ye ne go. Kabi e ma ye we si gba. Bo yi a mɔ nkɔ e to we zun hɔn gbɔn. Adu si a mion. Na yɔkpɔ ɛtɔn lɛ ni do yɔ yɔ mɛ alɔ ɛtɔn ma kpla mɛ de wɛ nasɔ bo ɛbo gɔ alɔ ni yɛ yira nsɔ dɔ mɔ afɔ do gbɛ ete lɛ bla nu howɛ baba emi mi jale mi dike iyalɛ dasi ɛtɔn kun do vi mi tɔn lɛ si ta mɛ do ta mi ɔsu tɔn mɛ blo. Dasin de le tin bo ni eto kunkun okulu no mo do no mo dasin e no yi do no mo o de meje wa kanu ko abo
1: yeli
0: dede
1: adam mariam
0: mo nje
1: e ku ojumo o
0: ojumo ni yen o
1: ya ka ri na mi o lati loko kuku mo
0: ah egba mi
1: yeli
0: e ka o
1: Eko ojumo eko sinmi eko ase.
0: Kose o.
1: Ọlọrun ọba.
0: Amina, mẹ́lẹ̀ tó lọ́kọ̀ kúkú mẹ́lẹ̀ lóya.
1: Bẹ́ẹ̀ bí ẹ̀ gírí sáwọn àwọn
0: ọmọ. Njó vandona mi.
1: Mi kú dóró.
0: Pọ́nrán de mi hẹ wá gbé e nìyẹn.
1: Yóò máa ń tọ́ lọ́wọ́ ìyá.
0: Àmì.
1: Àwọn ọmọ.
0: Nsí ọ.
1: Ọba oúnjẹ náà jáde mi sẹ́yìn tó gbẹmẹ sí mọ̀.
0: Kabi.
1: Àti sínú àti ìwúnú. Nínú bí wàdó mi tán lẹ́bù yìí pópó. Àhónù.
0: Nsí ọ.
1: Màgà ń pè pé nígbà àwàdàgbé náà túnú ìbò náà gbẹ́dẹ̀ mi máa wà náà yìí nínú.
0: Ẹ náà fẹ́ àwọ̀.
1: Màá rà máa kà gán gbẹ́dẹ̀ mi wà náà yìí nínú. Ẹ máa ń yan ìbò náà tó gbẹ́ máa wà náà túnú.
0: Ẹ náà fẹ́ àwọ̀.
1: Ẹ máa pé mo tó bá yẹn ẹ̀.
0: Òkúlù náà gọ́ àlọ́ náà mẹ̀dẹ́ ìdàgbé náà wà. Àbòsọ́ gọ́ àlọ́ náà mẹ̀dẹ́ náà wà dàgbé náà ètè bọ́ ẹ náà yàn dàgbé tẹ̀mẹ̀.
1: Àmì o àhónù.
0: Kambi ọ̀dẹ tẹ̀mí náà yí.
1: Ẹ gbé mi máa yá àwòtọ́ náà mi lè yí mi àwòtọ́
0: náà. Àwòtọ́ tó fi bẹ̀rẹ̀ o. Yá kárí mà.
1: Àhónù.
0: Pé o pẹ̀lẹ́ tí ìbò ẹ̀ dúró de asú kàbí ẹ̀ dúró mọ̀nyọ́nù. Yẹ á dọ̀ dín dọ́ mọ̀ mẹ́ ẹ̀ dókè kandé ko. Iyàdé dókè kandé ko. Ẹ̀ nítẹ̀nà fídé wọ́n máa sọ gàn mọ̀ súnmù dé bò bònú ẹ̀ sì bà. Ẹ̀ o bàbá dé dókè kandé ko. Ó pò ma. Ẹ tẹ́ tu ẹ sọ tó yọ̀nù dín. Bẹ́ wẹ́rẹ́ tì ń bọ̀ yẹ ná dó. Bona dó dó hó ẹ̀ nẹ̀tẹ̀ yà.
1: Bèbè pọ́.
0: Kàkà ìgbẹ́ máa dó kpọ́dọ́ ní tiẹ̀ wẹ̀.
1: Ṣèdè máa tì mí àhónù. Nítorí máa wù dé fún ẹ oyún ọ̀nà ẹ̀sùn mo ló dá mi dé àtúgbọ́dá sí pé. Máa wù dé dá mi dé àtúgbọ́dá sí pé. Túnú yọ̀nù. Ẹ má gbúgbó dé dá mi ni.
0: Tọ́mí.
1: Ẹ má ka yín bọ̀ mí náà nà pọ́ mo ló wà ń lè dàgbà. Ń jẹ́ ẹ̀ mí náà lè gbé ìgbẹ́ tọ́gbọ́ ẹ̀ náà lè gbé pa ni.
0: Ǹdọ̀ tó dó e.
1: Ìyá dó bèjọ mi dé lẹ́tọ̀ tí ń lọ.
0: Kàbí.
1: Ilé ẹgbẹ́
0: Ẹyàn. O ní ìdọ̀ yìí ká mọ̀ gbẹ́tọ́dọ̀ mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ bọ̀ fúláfó mẹ́lọ́ ká pẹ́ẹ́nukú mẹ́gò yẹ yìí sí núlẹ̀ àtsọ́ núlẹ̀ nù ẹ̀ náà tó fàgbé gbọ́ náà mẹ́lẹ̀ ẹ̀ tóbi báyì nù gbónúgbó bẹ́ẹ̀ nù jẹ́ àgọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà dọ̀mọ́ kọ́ ẹ̀ pẹ́ẹ́ dédé dé sí ẹ bẹ́ẹ̀ pẹ́lẹ̀ kpódó tó yọ̀nù bọ̀ kàbí kọ́ ẹ̀ pẹ́ẹ́ dédé dé sí ẹ
1: Wúwọ̀ ní ẹ̀bẹ̀ àhónù mi náà báyìí mi dẹ́rẹ́ ẹ̀bẹ̀jọ́ ẹ̀bẹ̀. Mẹ́ta wo gbé náà mi ìjìjọ ògbó náà mi ìgbẹ́ dídọ́. Mi náà báyìí mi dẹ́rẹ́ ẹ̀bẹ̀jọ́ náà rà gbé pé ewé gọ́mọ̀ wẹ̀ náà yẹn dẹ̀ súnbẹ̀ súnmù di èèyàn ní kàbẹ́ dúró.
0: Dọ́gbẹ́ tọ́tí ìdìbò yín yàn án sì bọ̀ yẹ kó náà yọ pọ́lẹ̀. Bó máa kan bí ọbẹ̀ yín lọ, pàpà mama ọ̀hún ìbò ojú ọ̀yọ́ pọ́lẹ̀ dórí ẹ̀ Bayi no mama de vo e mo din bo eto. O kae pere pere hona yo pole he.
1: A o ni.
0: N si yo.
1: Na gbe do ho gogo na do. So so ya bi ana yin.
0: Aha.
1: Ana wu ju ko do to. A ta gbe do na be gogo na do. Mo be ma wu kan do go we ayi gbe na. Mo ma ko ja aye. Bi ayo nu ti ho.
0: Eh.
1: A o ni.
0: Nsio.
1: Na
0: karima.
1: Ah o ne.
0: O klo no na ila kaide hu la kaido black bajana mekpo.
1: Ami o.
0: Mi ku. Ami, mi ku do todo me.
1: O.
0: Mi wa iboa.
1: O izani amu.

0: ọ̀rọ̀ tẹ́ ń tọpátàn 104.3 fm sí gbèsè mi ti hàn tán tó rò mí tọ́lẹ̀ lágbọ̀n báyẹnù fi gbọ́dọ̀ ń dó fẹ́rẹ́sẹ̀ ṣíò n kò ṣe gbé tàn dín àṣàgbẹ́yà tàn bọ̀ máa sọ ṣe gbé tàn bà ìmẹ̀lẹ́ mọ ẹ̀ tó file ìdọ̀ ń dó iná mi dọ̀mọ́ yẹ́líyẹ́lí tọ́jú ẹ̀jí wá fọ́nù bó kàn ẹ́ ṣe fẹ́rẹ́kẹ́lẹ́ máa àkọ́rọ́pọ̀ fẹ́rẹ́kẹ́lẹ́ máa sọ klé nǹkan mi ṣe ló àgbẹ̀ kò yín yẹ́líyẹ́lí sí àgbẹ̀lẹ̀ pó pápátá màná rìn ló pòròpó bó náà wọ̀n mẹ́dẹ́ wútú ǹdọ̀mímẹ́ pòròpọ̀ náà tó sọ̀gbọ́n kàn mí ṣe dọ̀mọ́ òyọ́mẹ́lọ́ náà ẹ̀mí dégodóyà ẹ̀rọ bẹ́ẹ̀ pó jìjọ́ pó èmi máa tẹ̀sọ́rọ̀ fi fínfín jáwẹ̀ mi kàn náà yín dáadáa náà fi dé kàbí mi náà yín bàbá dáhó náà fi dé yíyá dáhó náà fi dé bọ̀ ẹ̀ náà dọ̀ yín yín bọ̀ mi náà gbé àdọ̀hó rí pépé dandan ẹ tẹ́ ń pọ́nkọ́ àpòròpó ẹ náà tọ̀ràn kó mi tọ̀ mẹ́ dandan dágbéjẹ́ ìyẹn ní ọ̀ṣunbọ̀ mi wà yẹn dọ̀nù ìtàn tó mẹ́ pó pápátá máa hàn mẹ́dẹ́ fẹ́rẹ́míṣù nfìlíwé dó hán mẹ́sù gẹ́gẹ́gẹ́lẹ́ bọ̀nà yọrọ yẹ́líyẹ́lí tọ́jú ẹjí níwẹ̀ wá po ẹ̀yìn dọ̀ máa yàn níwẹ̀ ń wá náà yí àmì tàn lẹ́bọ̀ yẹlẹ̀ yẹ ò gbẹ́ àáké yẹ́ mẹ́ẹ̀dẹ́ mọ̀ sọ́nà wa vàn lọ́nù blébélé bà ẹ̀yìn ìkàn bí ọdún yàrá máa dọ́tò làdí ó lọ máa mọ̀ làdí ó lọ ó máa wà gbódé ò wẹnu lọ́jàwẹ̀ wẹnu lọ́jàwẹ̀ ń lọ mi tàn ó tù wẹ̀ ń ka tó fi sí máa tó fi jọ ẹ̀hún mẹ́ náà dé e ni èmi tàn máa dé mẹ́ yẹ máa tẹ̀ náà hù hú wọ́n ẹ zán bọ̀ ẹ̀hún hóró tẹ̀ tọ́pátàn wọ́n ẹ̀ pọ̀ dó ayé yí mi wò á yẹ lẹ́wọ́ àdó fi bọ̀ mi dó wá tó nùyún ẹ̀ kírínkírín má pò mí pò yẹn náà vẹ́ mi dọ́mọ́ ní yẹ́líyẹ́lí wá kàn lọ́nù wẹ́dẹ́ ní tẹ́ mi nà yún ẹ̀ dọ̀ kọ́ńdó pọ̀ sí gbẹ́wẹ̀ mi dó fred yóò dọ̀ ní èyí nílẹ̀ máa sọ ṣe mẹ́rẹ́ pépé sí gbé àkàlù brọ́dà mi sù táwọn gbẹ́dẹ́ yẹn fẹ́ mi mẹ́ pó pápátá dọ̀ mọ́ mi ní dalọ̀ kan lọ́mẹ̀ náà mi ní dọ̀ ó dó mi lè gbé mẹ́ dó dàgbé yíyún ẹ̀ jí dàgbé wíwá pó dàgbé yíyún ẹ̀ jí mi ní kẹ́ndégò 0-21-31-45-32 mẹ́ bíbẹ́ tí ẹ wá kan mi kú àbọ̀. nsí ọ kódà pọ tí mi tàn mí zé dọ́là. N fún jíjọ o, yí àti èṣù dá ìṣá tó. Mèzé hóró pò tí lọ́dún lábílẹ́bù.
1: Mèzé hóró la ṣe yíyọ
0: dán.
1: Àgbẹ̀rẹ̀ o.
0: Mẹ̀lẹ́ pò fún mi, ọ̀sùn fún jíjọ o pò yà.
1: Mèzé fún kanjí. Ǹjẹ́ má bẹ̀ ń tó mi rẹ̀?
0: Ẹ náà tiẹ̀ náà mi gbá o. Fítẹ̀ mi tè.
1: Àgbọ̀jẹ̀ do sẹ́ra pọ̀ sí fún mi.
0: Àgbọ̀jẹ̀ do, mẹ́ẹ̀ tó dán lẹ̀ lo.
1: Ẹmẹ kpó
0: fọn. Ǹ lọ gbégbé fọn jìjọ
1: kpó. Nga ntẹ ma sùn ma gàrà náà kàn hóre bí ọ.
0: Ẹyàn mi bá yí gbá omi kú dótóró mẹ́mi sèmi wá yí bó wa.

0: Mais vive tu es à Kanumi quoi bon?
1: Bonjour Aruna.
0: Nami fondo.
1: Mi fond Gandhi.
0: Mais tu es?
1: Je donne Sylvie.
0: Ah c'est Sylvie.
1: Aruna mi fond Gandhi.
0: Din de du bonu ama sin tu es assez. Oh ah e vivi na mi de mi wa mi i a tele mi wa bo ato di de mi son koloji agbo e pe mi mama so yan ho lo ne boya gbe lo kin cliente
1: mi to do mi ogbe re madangan gbe fun
0: nungbo
1: ata jeso
0: eyan dagbe yinyun esin ho ehen wa egbe ta edi yewe hore bo e ton do yen po mi o le po ji mi lo hore na do de go
1: àwọn ọ̀nà wọn pàtàkì rẹ̀ dàgbé nínú ẹ̀ mọ̀
0: wọn
1: dé pẹ́pẹ́ dé gbẹ̀tọ́ wa náà wè à ìgbó ẹ̀nẹ̀ tó àlélẹ̀ pójì tó yẹn dé mọ́ ẹ̀ mọ̀
0: mọ̀ ẹ́ tẹ̀ náà mílẹ̀
1: gbẹ̀tọ́ wa náà wè máa wò dàgbé nínú ẹ̀ ẹ̀ kọ̀kọ́ ọ̀gá ńlẹ̀ po
0: nùgbò
1: à
0: fítẹ́mì ká tẹ̀dé mẹ́dẹ́
1: nítòsù lérè
0: mìzọ̀ mi
1: dàgbé de pepe ali de pepe ji de gbeto ba inde na we fine to so ah me he to ten den lo ga yo de me
0: boya
1: o jo ho gbeto do na yan da gbe na gbeto jan we
0: kavi
1: ah do ye ma to da gbe wa ye ma to da gbe wa bi e zon da gbe ma yan go bo me de ma so to alogona me de cho gan cho me ni to pe do na gbeto le bo yan gbo vivo do ndo gbeto su po
0: eyan
1: mable mi ndo ndo gbeto supo wa lo le po me
0: eyan e na che na mi gba o nu kan bi o le gbe fi de te juro mi do mi nize
1: awo no be na kan de bi egbe ya
0: mi yi do po ka unbo na mi ni hwan de gobo
1: mambo ye atonto wo
0: mi na ye atonto se si vi
1: ta uno
0: ete wa yin nu de no he asupo asipo lodo blon he me awele do po kaka ipipo me akwe we a wan yin we a ete gan we no he e do po abi suru ete we no he e do po to aliki ali yo me nu ki ko me kaka so afon kaka je we jai
1: ah ho no ho da ho mo
0: e ko lo
1: ciclo
0: kan pere po na po
1: àwọn ẹbí rẹ yọ pọwúsí
0: àìsàn kan pẹ̀lú sun ẹgò náà pọ.
1: ẹ máa ń kọ ẹ. ẹ máa kà sọ yín wọn á yín yín. tòbí mẹ tó yẹn dé. mi ní yàn mí dé lẹ́sìn tẹ̀mẹ̀. òun kò dọ̀
0: máa. nǹkan pẹ́ran wẹ̀ láka ètò ètò àzán wà. nǹkan pẹ́ran wẹ̀ mọ́ ṣẹ́ sí vi wà lọ dàgbé mẹ́lẹ́ tẹ̀mẹ̀ yíyún ẹ.
1: kú ẹ ń dà ó.
0: kàbínà. Bẹ́ẹ̀ hó lọ́mà dẹ̀ yín kọ́ ẹ hó ẹ̀ máa yín wáyín hó ẹ̀ máa sọ yín sùúrù hó.
1: Ẹ àwọn ọ̀nà.
0: Nsí ọ.
1: Ní mẹ́tẹ́mẹ́ máa yún ẹ̀ nù hẹ̀ gbélé tán ẹ sí ẹ̀gbẹ́.
0: Nùgbọ́.
1: Akọ́ ẹ̀ náà tó te tso gà tó tó yẹn dé tá akọ́ ẹ̀ náà tó te bọ̀ tó ń ṣe mẹ́ máa yún ẹ̀ dé pépé pẹ́bí títí ń lé náà mi lọ. Màá hó do kọ ẹ lọ.
0: Bọ̀ wá yín lọ lọ.
1: Òkú ọ̀tọ̀ tí tó nù mí tó ọ̀ ṣe o àmì máa tún tó jàjèjì jàjè àmì ṣe é yàn bọ̀.
0: ṣe sì bí ọba igbá ọdọ ń dọ mẹ tó sùúrù lérelẹ wáyé bọ wá.
1: ìrẹsì.

0: Porto Novo,
1: à Vranco,
0: Zé
1: et sur les Agégués.
2: Il est 19h.
3: Ibere le yo se fe ran lati wo PSG pelu irawo keta ninu Ligue des Champions kabi ki emo eni ti o gba La Liga larin Real Madrid ati Barca. Tikan bade ni 2027 to ma din to nira lati yan kabi beko nitori na e wo gbogbo e pelu Canal Plus. Awon moye wa n ba yin lo pelu ere idaraya ati tupale to jinle ki e le ma padanu kankan ninu idije ati awon isele pataki. Canal Plus o ju ere idaraya lo. Lọ́lọ́ ìyẹ̀rù abọ́ni Canaplus yín kẹlẹ̀ ní ọ̀fà ní ọgbọ̀n ọjọ́ lọ́fẹ̀ẹ́. Tí ẹ kò bá ti jẹ́ oníbàárà Canaplus Decoder HD wà ní àpò mọ́ ń péré láti Formil Access pẹ̀lú gbogbo yòókù ọ̀fẹ́ ló bade. Tí ẹ fi lè ránfà ní ìgbà lọ sí ibùdó Canaplus tó súnmọ́ ilé yín fún ẹkúnrẹ́rẹ́ àlàyé. Canaplus, ojú eré ìdárayá lọ.
4: Lẹ́yìn Jẹ̀mú Kàyéfù.